0: Adum TV, ye wato ye.
1: Ohun 2026. Ọ̀chẹ́ni ọ̀sájúfu àmọ́tí àfòrìpẹ́yìn ẹ̀tùn sáfẹ́ ọ̀chí máa mẹ́ nyìnà. Ẹni Ghana fó nyìnà sẹ̀. Wọ́n bí a wọ́n fi ẹni àmànọ́ ni sẹ́ àfi ohun 2026 nù. Ẹbẹ́ kọ́ so ẹ wò chẹ́bi. Na etí ẹ̀dá jùmẹ́dìẹ̀ ìsù. Ẹ yẹ sẹ́. Yẹ́rì sẹ́ yà ṣiṣẹ́ yẹn àmàmrẹ́. Amadaachi Asetinapa ní àbọ̀dìẹ̀ Nkàbom. Simply put, rejuvenating our customs for sustainability and nature connection. Date nù ẹ yẹ. July 2026. Na time no aye 10 a.m. Venue, Esahun, Ofori Penyufie, Ewo Chebi. Penny Besha, Ochimai, Amamreni.